0: Bible na oyi enebo nelu ona da yese ya ni enebo neri oni uhi na shaho e ona da dagbare bunu losi ona kodalu nevi navdaki mojisola adeyeye rede achoyi ino dene nibo kamu waibe he vi egede riari onuhi na shan vi oto eko bi ogun bi oto eso keke ona gbaibu mwana oke san ona even ma semye ne dagbare vi esan binoculars radio babunware kama eho me edna fawas somba de bama religion
1: ibaye kenamu abe komo zo fu radio station na in Ghana bo e sam binoculars e bai su ene nyenu udu kundi nkini kusena no nehe na ndi igbo se ebi na ga nyine ma na gi du santi na ni ke malo ana aga gi na zo maka oso bidu ke male bi si agba ani mara kwa nebi na gbaga nehe na obodo nka no ni mi adigo njo udo diri nu ndị igbo eke na amụnụ onye na-ekwu okwu oge ugbu a bụ ofu nwanne na nwoke nke a na-akpọ anyamele good news ugochukwu a na-enwe m ọtụtụ okwu ndị nke nsi ka m kọrị nụ ya ka ebe onye na-eme n'obodo anyị bụ obodo naijiria ndewonu nke isi bụ ndị bi n'obodo a nke a na-akpọ Uromi a na-agwanụ ogugbu a maka ndị mkpọchi ntị si nụ na-anụ rapụ ị na-etinye mmanya nke na-aba n'anya witogbu munye na-anụ a ndị ofe mmanụ na-ebu na-agagharị n'ụzọ nnuwelie nnụchikọta fana bụ n'otu n'ụnwụọ ya nụ si ọwụ yanwa na-eme kanụ na-enweta onwenụ ofu nwanne na nwoke nke a na-akpọ mak ọmọ ekwugo okwu n'ogugbu a si nụ biko kwụsị ya maka ndụ nụ na ịchị ikigo nye a na-akpọ na bekee ya bụ reshio ya ọ na-egbu ndị mmadụ anọgbugwekwenu ụtụtụ ndị mmadụ na ọ dịrọ mma ị na-eme isi ogbu nwunye na-anụ a bụ ụmụ afịfịa a na-atụ ụta n'ime ọhịa abịa ime isi kọọ ya wit ndị nke ndị bekee rụpụta si na ọ dịrọ mma na ọ na-eme ndị mmadụ ndụfa wee bibie n'ụzọ nke abụọ bụ obodo ka a na-akpọ Edo steeti apụgo njem ya bụ ịkwụsị nye a na-akpọ ịna nnukwu ego bụ nke a na-akpọ na bekee taxation anụ ndị okwu a si n'ọnụ fa wee na-apụta bụ ndị a na-akpọ the Edo steeti Internal Revenue Service EIRS fakwulokwu si na faya ewepụta nye akpọ nchukọta bụ nye gbasịrị na-ana nnukwu ego nke bụ egeji wee na-elekọta anya otu isi wee na-ana ego nnukwu ego bụ onye akpọ na bekee taxation ka a na-etinye anya otu ogbunwe ego si abata anụgbunwe onye njikwa n'ego a na-eme ya bụ nye ndị nzukọ a na-akpọ EIRS kwulu okwu si anyị ga-etibe anya otu esi ana ego nye gbasa ego bụ ego obodo nke ịtọ bụ ndị na-elekọta anya nri anyị na-eri ọgwụ anyị na-aṅụ anụmmanya anyị na-aṅụ bụ ndị nke a na-akpọ ndị NAFDAC kwulu okwu n'oge ugbu a si na fa enwudego nye akpọ mmanya etinye na akwụkwọ nke na-adịrọ mma fa nụkwa n'ihi wee si onaisi wee nwude ndị nke a na anyị ga na-etinyezi anya maka nye gbasa ndị na-ewepụta mmanya ndị na-alụ mmanya bụ ndị awụwọ fa kwurukwuru okwu wee si na fa enwudego ndị na-enwere akwụkwọ eji arụ mmanya fa wee na-arụ ogbu mmunye akwụkwọ mmanya nke ndị mmadụ na-anwụ n'aka ebe ogbu mmunye na-akpọ akshon bita ogbu ụmụ ụdụ ahụ ka ọ na-adị fakwulukwu wee si na fa enwudego ndị na-alụ ụdụ mmanya ahụ falụcha fa wee tinye na nylon na-eri na-egbu ndị mmadụ ya bụ nyeme ndị nke a na-akpọ ndị NAFDAC na-ekwu n'oge ugbu a si na fa enwudego ndị na-elu ụdị mmanya anfanụkwa n'ihi wee si na fa ga na-etinyezi anya ugbu a maka udo ndị a n'ime obodo. Udo dịrị n'anụ ndị Igbo ndị Igbo. Ona ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars. Nne Chezona na-asị obodo ọwụ na ndị Igbo na-adịrọ ahịa ada azụ. Ndị Igbo ọya dịrị n'mma n'ụtụtụ, dịrị n'mma n'ehihie, dịrịkwanụ n'mma n'abalị. Udo dịrị nụ. Onye na-amara asụ ya asụ ha n'ìgwè. Udo dịrị nụ. Onye na-ekwu okwu a ofu nwanne na nwoke nke bụ anya mele Good News Ugwuchukwu. Ya gaziere n'ọfụma. Ndewo nụ.
2: Ụdede oyi ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ló ń dé sí ti gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àwọn àgbo alápòpọ̀ èyí tí kò ní òdiwọ̀n. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDAC ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá òní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makọ́mọ̀ sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú nítorí pé ìlera lọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójútó ọ̀rọ̀ bí kò ṣe ní tún máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti má máa gba owó àgbàlẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn nípa wípé wọ́n pa gbígba owó tó ń wọlé lábẹ́lé sí ojú kan. Àjọ tí ó mójútó èrò à ń pawó wọlé ìyẹn EIRS ìyẹn Edo State Internal Revenue Service àwọn ni wọ́n pe ìpè yìí nígbàtí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú àjọ yìí àti àwọn ìyálọ́jà àti àwọn abalọ́jà ní ìlú Benin. Òun ni wọ́n ti kéde ọ̀rọ̀ yìí nígbàtí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ alága fún àjọ yìí, John Odion, sọ wípé ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yìí kò ní jẹ́ kí oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn máa lọ gba owó tí kò nídìí lọ́dọ̀ àwọn ènìyàn àti láti jẹ́ wípé kí wọ́n lè fi ààyè lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe iṣẹ́ wọn. pẹ̀lú ìrọ̀rùn àti láti má máa san owó àsanlé sí ọ̀nà tí kò tọ́. Àjọ NAFDAC ìyẹn àjọ tí ó ń mójútó báwo ni àwọn èèyàn ṣe ní máa lo àṣìlò oògùn àti jẹ ohun tí kò dára yẹn the National Agency for Food and Drug Administration and Control ni wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí àwọn bùbá àwọn tí ó ń pèsè àwọn ọtí líle sínú ọ̀rá àti ike kéékèèké ní àwọn ibùdó tí kò sí àkọsílẹ̀ rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á jẹ́jẹ́ wípé ìjọba ti ṣe tán láti gbé ojú agan wo àwọn ènìyàn yìí. Nínú ọ̀rọ̀ tí ó sọ ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú Èkó, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ yìí, Mojísọ́lá Adéyẹyẹ, òun ni ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti gbogbo ohun tí ojú àwọn ènìyàn rí nígbà tí wọ́n ń ṣe ìtọpinpin lórí àwọn tí ó ń hùwà báyìí débi wípé ọ̀pọ̀lọpọ̀ wọn gan dojú ìjà kọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àwọn, òun ni ó jẹ́ kí àwọn rí àrídájú wípé ìwà ìbàjẹ́ ti gògò láàrin àwọn ènìyàn yìí tí ìjọba sì ti pinnu wípé ó di dandan kí àwọn rẹ́yìn àwọn tó ń ṣe bẹ́ẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here.
4: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Super Falcons goalkeeper Chiamaka Onadeje has received the documents for the house promised to each member of Nigeria's 2024 Women African Cup of Nations winning squad. In a separate news, Nigerian sprinter Israel Cohn has withdrawn from the 2026 Commonwealth Games in Scotland after suffering a hamstring injury. Israel announced on Monday that he would not compete due to the injury just 2 days before the start of the men's 200-meter event. In another development, Lopez Cabra's sensational strike for Cape Verde against Argentina has been voted the best goal of the 2026 FIFA World Cup. This is the Beat of Sport from Esan Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
5: Welcome to entertainment news from Esan Binoculars Radio Uromi. First, the headlines. Shakira and Burna Boy's Die Die becomes highest chanting World Cup songs in history. At 65, I feel like I am living an extra time. Veteran actor RMD. I am Judith Chinenye. Now the entertainment news in details. Grammy-winning Nigeria singer Burna Boy continues to break records with his collaborative World Cup song with Shakira as Die Die dethrones Waka Waka as their highest chanting World Cup songs in history. Die Die moves 25 spots up this week to peak at number 17 on Billboard Hot 100, surpassing Shakira and Freshie Grant's Waka Waka, this time for Africa. The song also peaked at number 3 on the Canadian Hot 100 this week. It is competing for the number 1 spot on the UK official singles chart this week. Meanwhile, Billboard has discontinued the World Digital Song Sales Chart. In a separate news still on entertainment news, it says, Nollywood's veteran Richard Mofe Damijo, popularly known as RMD, has opened up about life at 65, revealing that he feels like he's living an extra time. RMD also relished being Nigerian and alive in a world where more people are self-employed than ever. Speaking in a recent episode of The Moriah Show, The movie legend described his life as one of gratitude. At 65, I feel like I am living an extra time right now. My parents didn't make 60, he said. To wrap up the entertainment news, a quick recap of the headlines again. Shakira and Burna Boy's Die Die becomes highest chanting World Cup song in history. At 65, I feel like I am living an extra time. Veteran actor RMD. This is how we stay on entertainment news. Thank you for listening. I am Judy Chinenye. Have a nice day. Mm-hmm.